0: Kivo 3 in 1 Gary Mix made sake kararuwa kawai ka ji dadin ka. Kivo Gary Mix.
1: My first Hausa in-law visit, I nearly called 911 after one crush of Mr. Chef Cubes, and my Miyan cooker spoke fluently. Even the grumpy Auntie Amina asked for takeaway.
2: Savor the taste of culture with a two-finger crush of Mr. Chef beef, dawa dawa, and mixed spices seasoning cubes. Mr. Chef, taste home, taste culture. Chef of life.
3: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
4: Wo, ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pè tán lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sílinda wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
3: Ara ń tà wúnú. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
4: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
3: Application àṣírí ọ̀la ni. Níbi tó ti ra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. O lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
4: Irọ́ ni o.
3: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n. Kódà iPhone tó wò lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
4: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
3: Ìwọ ló béèrè. Tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù.
5: Ọ́fíìsì CDCare wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 0707484-3345. 0707484-3345.
3: Ẹ kàn sí wẹ́bsáìtì wa
6: cdcare.app. CDCare, make life easier.
7: Kesi atukuna shin kapun kusiye wannan multivitamin din kun tambaye kanku shin yana baiwa yaran ku sinadaran gina jiki.